Ọbẹ́bíà bẹ̀yìn sẹ́, nẹ́sọ́nẹ́ bọ́sọ́mí kúrúmù náà bẹ̀ wọ́. Onyàmí asẹ́m ẹ̀yẹ nùkú ẹ̀ntì nù. Ọbẹ́bíà yìn sẹ́ wọ́ bọ́sọ́mí kúrúmù. Ẹ̀ntì asẹ́m pápá bí ẹ̀rọ̀dí ẹ̀ka fọ́mí wọnú. Ẹ̀bẹ́ bẹ̀ mú ànsán náà mẹ́ fìrí ẹ̀sì wọ́. Nẹ́sọ́ ẹ̀bẹ́ bẹ̀ mú àìjìnàmí àmì sọ. Ẹ̀ntì mímẹ́ mú sọ́sọ́ àìjìnàmí sọ́ wáyé.